0: kọ́tàn tó lómi tán ìyìn ló pọ́n kárò àgbà ẹ lọ ságbére à ìyìn ló pọ́n náà dánṣu ẹdẹ wúgbére kẹ́gẹ́jẹ́ gan tẹ́nì ọmọ ìtàn à gan tẹ́nì ọmọ ìtàn à ìyìn pọ́n tó yàn ti kúrò kọ́ sá mìíràn kó lè wẹ́ fún wọn.
1: fún ọgá jimẹ mìíràn kó tẹwa nù.
0: àtọpẹ de ya kó ẹ gbé lo.
1: lẹbi ló yẹ lisilisi bọ mi ò pẹ dunu akunlo
0: gbẹdọ. ayi yẹ lisilisi kọgbọn ẹ.
1: ganji
0: ipa wẹrẹ.
1: alọpàá de wumẹ ọpẹjẹ mi ọdọ náà akunlo gbẹdọ tọ.
0: ahun wẹ náà alọpàá de wumẹ ọpẹjẹ mi ọdọ má gbẹdọ tọ.
1: ganji
0: ganji. eyan o egbọ o mi ade ma yẹ mọ.
1: pẹtu ọjẹ mi ade mura lo yẹ.
0: amúrọjẹlẹ ti yan fi. ee o ma ehunyan. mai fun gbe mi o do e mai kura abi fansi gbe mi o do mi ara wa mai kura yen die mi o na mi ile je ni aye
1: e mo
0: e na yon si kan ko je mi le
1: e na yon
0: si kan ko e na yon so na yon e o kan chen we ma gboro to won to nton le mi de ro ran de bua we me no to nton le bi ku ye bo ka tun kan e me na yin ki kan me yon mi do yo we tun e do ro jire o vitote fiton kan bi e we vi bẹ́ẹ̀ ni sọ dandan lọ́mọ ènìyàn jí ẹ̀rọ ìmọ̀ gbèrè ló mìíràn ló hwẹ́nu ẹ̀rọ ìdó hwẹ́nu ayé mi dò hwẹ́nu ẹ̀rọ ìdó mi dò bọ́ mi má sọ́dọ̀ ìgò náà yọ gan kó jẹ́ wọ́ ẹ̀rọ ìjẹun mọ̀rọ̀ jẹ́ mọ̀ ẹ̀rọ ìgbọ́n yẹn.
1: ẹjẹ ìbá púpọ̀ níbi ìgbèrè dọ́mọ ẹjẹ ká mọ̀
0: níbi ìhúyàn. kó wà bí hu ni kó tó tó mi tọ ẹ̀rọ ìjẹun kọlọkọ sanu kọ tọyin kọru ẹ kẹtin radio furatẹ n tẹ tọyin ìyá mi tọyin sí gbèsè ẹmi de lọyọmi ọdún bẹẹ tẹwà nù àkínbọ àti ẹnù kọ ìgọsà tán mẹ àkó nẹkọ ẹgbọn yin
1: tóní saku
0: ẹ wọlé kọ ìgọsà tán ẹ kàn tiẹnu.

0: pàbọ̀.
1: Ìyàlọ́ bọ́ ni o.
0: Mo ní ká fún mọ̀.
1: Mo kọ́ gà yí.
0: Mo ti ká ẹ̀.
1: Ẹ̀yẹ́ bí lọ ìdága ogunṣẹ́ fún kiri jẹra.
0: Ẹ yà sọ mí ìdága ogunṣẹ́.
1: Atọ́gbọ́ ẹgbẹ́ ti dẹnu mi.
0: Ẹ yà sọ mí.
1: Dàwé lọ àti pẹ́tọ́ ṣe ń gbé jù wẹ̀.